asempa next star no eye hwan eye wo ana eye me mpacho me ma bre ni ntwem e bre na kan etia ntibomodia ni amakike wo pese wo bemu bia mpacho wo de fa wo fo na ye video fesi usu